0: owó lọ sí mu lẹ jẹ ẹ ká lẹ jẹ tó jarọ ní àyẹ pé má sí mu wá bí a bí yá mi kọ mẹ gẹlẹ wá. Bọ́mọ láyé ibi àwọn ìlú ọmọ mi jánu kọ fún kàrẹ. Wọ́n á dé gọ́mọ láyé mi ká ìwé yìí. Mọ̀ bọ́lẹ́rì pa ọmọ àláyà ẹ wí ìdí àwọn ọba ọjọ́ ọ̀pẹ̀ ní tẹ̀nà. Mára kò ní mọ́ bọ́lẹ́rì pa ọmọ àláyà. Mára kò ní mọ́ bọ́lẹ́rì pa ọmọ àláyà. Kẹ́ ìwé ìdí àwọn ẹ̀rẹ̀ gẹ̀ kọ́ ọ̀nà rẹ̀ ní kẹ́nà. Àìsè wọ aṣọ bẹ́ẹ̀ gẹ̀ rìn ín wà ń pa.
1: Pillum yikere wer kwaro
2: mar me pacho
1: iti yuno or radio Pillum yikere wer kwaro
2: mar me pacho
1: iti yuno or radio Pillum yikere wer kwaro
2: mar me pacho
1: iti yuno or radio
3: Akulatin mi albar gogolun waye bitin na lokil dago wannan luwan waluwa ido gobal kulukiri ba akuli nyama gina momnyal bambala tingere kelo gina mumbaya din pomi jel wada bangi jale don barwanda pomi jel barwanda pomi jel anye gorli Ani, wari,
4: Dah pangi tel ka wari di yuma.
3: Jida kau kira, mira rar mera, batu pangi liat.